0: pia oye bu nke anwe his na odo oye bu nke no oholu nke name of man no number number
1: for anya jisho
0: o ti aba oju ba kun dia anya na aluse wala anyuku
1: na no ke na ke na o salama ni igbo mu inu igbo inu afu inwe ajuju inwe ni ife ndo ozo e ga eziga nwuli yo kenye ma akuko kenye delo akuko akuko ifo ma akuko inu opolo akọnu uche ilu ni igbo ni oyibo ese kwazi anya ese ma nke opolo akọnu uche nke fele okwu nke ni na cd wala gba nke mu na gba nke igbo ma nke ni na ejije nke ni na movie wala gba nke mu na gba nke igbo ma akwụkwọ mmanụ eji eri okwu ma efele okwu sie ma akwụkwọ history maka ụlọ akwụkwọ secondary ma nke nnukwu senior secondary ma nke obele junior secondary ma akwụkwọ primary ndị primary nke ọkpọ primary history a na-afe ebulie nke ọ bụ na ịchọ zitela okenye ozi sms na 090-26-37-99-66 ma 070-41-32-83-19 so dele na website ya www.igboproverbs.com de call ya ọnụ www.igboproverbs.com na TikTok ị ga-afụ ya na @FatherOkenyeOnwudufo na Facebook Igbo Proverbs de call ya ọnụ Facebook Igbo Proverbs lúrù ẹbá àmà nílùú kan ní sinmi lọ́kàn yóò pẹ́ sí okùn.
0: Okùn bọ́lá yóò bẹ̀rẹ̀ ìdádà ní ẹnu okùn okùn ẹ̀dá gáyì náà tún ṣáàṣá ikùtà ẹ̀ ń nàdá lóko.
1: Ànyà àbẹ́fàṣẹ́ ọ̀gá àdébàṣẹ́ ọ̀bọ̀sẹ́ ọkọ̀ ọ̀zọ́ mà á gà áwùjíkọ̀ ọ̀zọ́ ìwẹ̀tà lọ́kọ̀ ọmọlítẹ̀ mẹ́mẹ́ Reverend Father Dr. Fidelis Okonwudufo Ugochukwu Osebulu Uwa onye ajị okenye wee malụ ukwu mmadụ n'ezi owele onye afọta ka afọ ihe echi larụ na ọfụma kemesianu.